0: Finances ní àjẹdí ẹgbẹ́ Bray.
1: Promo ní ṣàṣeyọrí 15th April kọ́ sí 15th July 2026.
0: Ká ohun, ẹ máa ní mpa ohun.
1: Ìṣiṣẹ́ kàkà ohun FDA àti ẹ̀jẹ̀ díẹ̀ ń kà tó yàtọ̀.